0: wa bibinu mimo ti jade ni eyi o fa aye lara e gba awon oluwa lati iseju yi lo o ya fo jade lara bi loruko jesu o ya mami o jesu oro mi dowo re o basha likaga yadash jesu oluwa wa lowo ya mejeji soke ọlọ́mọ lọ yọ ìyá yìí wọ́n mọ̀ ti lò tán gbogbo ẹ̀yìn tí ẹ tètè fura tí wọ́n ti ṣe àṣeparí iṣẹ́ sí ara yín jẹ́ ń gbọ́ bó bá lè ṣe àmì ní ìgbà mẹ́ta iná ṣáájú olúwo ojú àwọn ọ̀tẹ́ ẹ̀rín mọ̀ sọ́lẹ̀ kan náà iná kó ti ọwọ́ ayé jáde lára rẹ̀ in the name of Jesus. Ṣídá mọ̀ ń gbọ́rọ̀ mọ̀mọ́ yìí ṣe ń dùn mọ́ mi sida
1: ngbọ bi mo se lomi ntan
0: e ba lomi le ba ri to serese
1: ito na wa dabi ti tele mo wa se sere tori tan ba ntin din kan ti mo ba ti wa nbe mi mo to ni awon eyan o si mo raja dada won ni fe ki ndide
0: ti e ba ti n taja e yo lo mo to
1: ina ori apoti won ba mi te aso
0: wọ́n ti aṣọ lẹ̀ fún yín.
1: Tọ̀yọ́ wà á dìde yóò ní á sásọ mi ti tutù ni màá nìyẹn ó ti tutù yóò á máa sọ mi wá yóò fi wá wà á rò.
0: Ní Nàìjíríà yìí ọ̀nà owó mèlèkè tó lè àbàdà àṣà òní ni mo gbé ìdájọ́ mímọ́ sọ̀kalẹ̀ alágbára tó yọ ọ́ lẹ́nu iná mi mímọ́ yọ kọlu wá. Ìṣẹ́jú kan àtẹ̀wò yóò máa dún jọ gbàdúrà ayé lè ẹnìkan ni kò ṣeé sùn bí kankan ọmọ tẹ̀ra rẹ̀ sà àtẹ̀wò máa dún ya ya ya